0: Emi yóò máa yan, emi yóò máa gbé ọ̀gá. Ìwọ ṣáàmà ṣáàtì lẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Bàbá ẹ̀yin lágbèjà ní òwúrọ̀ tó ní ó, ó pẹ́ mú aṣọ tún mú ajé sí mọ̀lẹ́ àlàyé. Àmàràpá gba rẹ́sẹ̀ gbà ló la màrí gbà ọlọ́run ìgbà ọ̀pẹ wa. Inú ẹ gba yín wá, gbogbo ẹ̀ṣẹ̀ pátá fàánú dáríjì o. Mo rọ̀ ní òwúrọ̀ tó ní, tó bá lè sinmi lé Ọlọ́run, tó gbẹ́kẹ̀ lé ojú ò lè tì ọ́, ojú ò lè tì ọ́, tó sinmi lé, tó gbà gẹ́gẹ́ bí olúwa tó ní gbàlà rẹ. Tó jẹ́ kí ẹ̀mí iyè méjì ó mú ọ kọlu Ọlọ́run ojú ò lè tì ọ́ òwúrọ̀ ní òwúrọ̀ tòní ní kí wọn náà kò sinmile kó gbẹ́kẹ̀lé pátápátá ojú ò sì lè tì ọ́. Pàṣẹ ń jáde lórí orúkọ Jésù ẹ̀mí máa ṣíwájú wa orúkọ tèmi ní Evangelist Adégbùsì Sanmi.
1: Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ba'd. Adaw polo si oro Olorun oba. Oba ti o tun ti wa si oro ala ile oro yi. Abe Olorun alekun alafiara opolopo ariziki ati fayabale kolo ko se fuka. Wala hawla wala quwwata illa billah. E ti o ma je ibani soro wala aro yi. Ami pe eriki wo wa ma ni pe yo pada lo jabo fun Allah subhanahu wa ta'ala lori gbogbo to ba gbele aye re se. Tori pe Olorun ba le ke olajoye wa bi pe kullu nafsin dha'iqatul maut. Gbogbo emi patapata oun ni o to iku o. Eje aso si e ma je ki aje en ti o ma di ibanujẹ lu awon eyan. Eje ko kaluku wa ka ma ronu pe a pada lo bo Olorun abi Olorun eti agbo laaro yi ko je se wa lanfani daada laye nbi ati wo jo gbeda alkiyama.
2: Olódùmarè adupe to tun ji wa si imole aye ki ko mo pa wa o ka mo rin na si ojo oni o oko oba ada oba ko mo sa won lese o igbega igbega ni o mo je ti yin o e ni pade aburo gbogbo awon loba loba wa ki lo de mo won lowo o gbogbo awon sowo ki o bode pade o oni se owo ko mo ri se o gbogbo awon ijoba wa konu mo la fun won o ida te fin dari wa ko mo sakuta o kori yin o gbe yin o kori wo gbe wa o e mo awa adigbon ni e fi bojo awa torugbe ebo iranran awo olódùmarè da fun olódùmarè apa tan keleke fun sagbide omi o ti lowo ran wa se iranran ori lowo ran wa se iranran kele da wo gbe wa o ati wito ni o eledumare ti ni ko se.

0: ọpẹ fún ọlọrun ọba ondaye ọpẹ fún ọlọrun ọba onṣẹ ẹdá àwa èèyàn ọba tó re kìísú ọba tí àti bùkún fún ẹdá kìísú ọba tí ṣore fẹgbọn fàbúrò ìyá bàbá àtàwọn mọlẹbí láì fi tẹnìkan di tẹnìkan ọba tó ń ṣàánú gbogbo ayé lásìkò kan náà olójú ráyé rọrùn ọba tí wọ̀ tún wò sí ọba tí ṣàbò lórí gbogbo wa àwa màdé àwa túnde àwa màdé o àwa lóde.
1: Okay, àwọn ọmọ rédíò one àwa túnde àwa màdé.
0: Àwọn ìṣe ìṣe kíni gírúùpù wa ń gbà yẹn
1: lé. Lọ́rọ́ ilé ní sọ bàbáyé skul gbà yẹn.
0: Àwa túnde àwa màdé o. Njẹ ẹ ti gbọ àwa túnde àwa màdé o. Àpèdè ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo ilé o atúpalẹ̀ inú ìwé ìròyìn tààrọ̀ tòní ọjọ́ ajé tó kẹ́yìn nínú oṣù keje 27/7/2026 ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ọlọ́run ọba ló ṣore fún ẹ̀dá tí kò ní í dìtẹ̀ nìkan lọ́wọ́ o yóò tún ṣe dáadáa fún gbogbo wa lẹ́ni láṣẹ ọba mi òkè ọba tí dáàbò bọ̀ tún bò sí iwájú àtẹ̀yìn tó lòkè tó nílẹ̀ tó ṣe wípé atẹ́gùn òun ó fẹ́ oòrùn ìyẹn ó ràn òjò òun á dé àrá sọ́gàràràga àmọ́ síbẹ̀síbẹ̀ no pillar bọ̀ sójú ọ̀run ó dúró dìgbì kábíyèsí elédùmarè ọba tó ń pa wá mọ́ tó ní a máa lọ láyọ̀ ká máa dé láyọ̀ àtún ti dé lọ́sẹ̀ tòní àtún ti dé ẹ̀fọláṣadé adétòhún àtọ́kẹ́ olúwọlé lórúkọ mi ẹ̀ka
1: fọláṣadé ti dé o
0: ti dé o
1: ó dé towótowó ó dé tọlátọlá ó dé tọrọtọrọ
0: ó dé o
1: àwọn máa kí a máa gbógun fún ẹni torí pé wọ́n ló lọ pẹ́ ló lẹ́yìn torí pé olóúnjẹ tó máa jẹ tó kọjá ọpẹ́ tó kọjá ẹyìn lọ a máa yàn ọ́ ní ọ paríparí ọlá òmìnira ọ̀rọ̀ òyìn lóko ṣògo aríran jùrán lọ bá mi ìgbà ọ bá mi ọjọ́ ẹ̀ bá ń sọ fún gbogbo yẹ̀pẹ̀ pé pàǹfẹ̀lẹ̀ ń wò gbogbo wóyanrì pàǹfẹ̀lẹ̀ ń wò gbogbo fàtẹ̀sùbá olómi pàǹfẹ̀lẹ̀ ń wò pàǹfẹ̀ torí pé ọlọ́run ọba mi òkè lọba tó ríran jùrán lọ
0: tó bọ̀ sí ara ẹ̀ síbì kan tẹ́lẹ̀ kan kábíyèsí
1: a sì kọ bí ọyẹ́ a sì kọ bí òjò a sì kọ bí ọ̀gìnìtì a sì kọ bí òòrùn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ olólagbára lọ́dọ̀ ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ gbogbo àìtẹ́ tí ń gbọ́lé iṣẹ́ alára gbà ìdá rédíò 101.3.5 FM níbẹ̀ náà ńlá wà tá à ń dábí ẹdun tá à ń rọ̀ bí òwe abdul fatahi abdul gafa lórúkọ tọ̀dọ̀ tèmi ó yá ẹ máa bá wa ká lọ ká máa ṣe láwẹ́láwẹ́ bí a sọ ògùn nù ká máa mú pele ń pele bá gbàdó ṣe tọmọ tiẹ̀ lórí ebè iṣẹ́ tá a fi rán gúnugún kó jẹbọ́ bọ̀ wálé.
0: Káàbọ̀ ṣe ìkì mi káàbọ̀ ìmọ̀ ọ̀gùn wa káàbọ̀ àfáà wa ǹjẹ́ ẹ ti gbọ́
1: pé kí ni
0: pé alẹ́ àwórí bí òtí ìdárúkọ rẹ
1: pé
0: alùpùrọ̀fàtàì abdulgafar àti adétòhún olúwọlé inú ìwé ìròyìn nigerian tribune ìwé ìròyìn the guardian ìwé ìròyìn the punch wọn ń bẹ lọ́dọ̀ wa láàárọ̀ tó ní news direct ìwé ìròyìn the nation a máa ti bẹ̀ẹ̀ mú àwọn òròyìn wá ní ṣísẹ̀ntẹ̀lé ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò kan báyìí o tó jẹ́ wípé ìró ọ̀dùnnú ni ìròyìn ayọ̀ ọ̀lẹ́ tí ó máa gbọ́ ìpè ìdùnnú ohun lé tí ó máa gbà á ìgbà kí ìgbà tán bá pè wá lórí àgọ́ ìgbà kí ìgbà tán bá pè wá fún mítì ni wá ẹ kàn pè wá lórí àgọ́ fún ìbànújẹ́ nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní náà ló wà o níbi tí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà raise facility workers hazard allow owó de o 486,000 naira náà nìgbèrò wípé ó yẹ kí àwọn náà ó ṣiṣẹ́ kí wọ́n sì rí nǹkan kó tún wá ṣẹ́kù nǹkan lápò wọn.
1: Ìjẹ́ ti gbọ́ o wọ́n ní wípé iléeṣẹ́ kan tó pera rẹ̀ ń pé iléeṣẹ́ ọba ìjọba àpapọ̀ lòun wà àṣẹ bàràǹgàdà ni fake agency ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wọn ní akanta general òní òní ni wọn máa gbójú ajé kojú sọ ni wọn máa kojú ara wọn bó lẹ ṣe gbé owó jáde fún iléeṣẹ fake agency ejò lọwọ nú o
0: kò lẹsẹ gan
1: o lẹsẹ nú tó ta wàyíwàyíwàyí ìdí ni wọ́n pàdé ilé ẹjọ́ o.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìròyìn yóò wọlé yàjọ́ yàjọ́ ni o, torí wọn ni àwọn agbésùnmọ̀mí wọ́n mà lọ, wọ́n lọ sílé àjọ elétò ìdìbò èyí tó ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀ṣun State INEC Office. Wọ́n ní gbogbo àwọn PVC, ẹ wá gba káàdì ìdìbò yìí, ẹ wá gba káàdì ìdìbò yìí, ìbókù sàátà, ìbókù dẹ̀dẹ̀, wọ́n ni wọ́n mà wọlé, wọ́n bá palẹ̀ mọ́ gbogbo àwọn. Ọlọ́run ṣọ wa nbẹ, Ọlọ́run ṣọ.
1: A gbọ́dọ̀ bá gbàdúrà lẹ́nu ọkà. Ìjọba àpapọ̀ sọ pé owó àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ fásitì lórílẹ̀-èdè Nàìjíríà
0: pàápàá àtúmọ̀ àbí àjíwò
1: ìjẹ́ ẹ ti gbọ́ o wípé olódò uprising àfi ká múra wọlé ẹ̀yìn ọ̀dọ̀ olódò ti pọ̀jù nínú yín o ẹ̀mọ̀wé kọ ẹ̀mọ̀wé kà gómìnà ìpínlẹ̀ èkó ló ń sọ dúmọ̀ fún àwọn ọ̀dọ́ wọn ni ẹyẹ gbé eyín fún òmùgọ̀ ẹyẹ gbé eyín fún ignorance ẹyẹ gbé eyín fún àwọn àndẹ̀màndẹ̀m ẹyẹ gbé ògo nítorí owó a ò ka àwọn onímọ̀ kú mọ́ àwọn olódò upon 90.
0: Àwọn as in you understand what.
1: Kí ni ṣàlàyé ẹnu ẹ
0: àwọn náà
1: gbé ìfún torí wọn ti lówó lọ́wọ́ onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí bàtà wọn ti jẹ àpọ́n wọlé mọ́ tàbí oníròyìn náà ni you see them carry bag we don't honor them you see their shoe you see their suit o ti gan lẹ́yìn o gan wájú àpọ́n wọlé mọ́ àwọn ọmọ gen z náà ń gbọ́ láfú torí pé wọ́n wọṣọ wọn kó góòlù sọ́rùn ẹ̀yìn inú ọlọ́run ohun tó wà nínú ìwé ìdárayá yìí.
0: Ó yá ǹjẹ́ ẹ ti gbọ́ ìmọ́lẹ̀ ló dá òkùnkùn òye ọmọ ènìyàn bágbà á bá ń takùn dínà nínú òkùnkùn ẹ jẹ́ béèrè lọ́wọ́ wọn o tọrọ ọmọdé tọrọ òkùnkùn tó sá kì í ṣẹ̀bi ẹ̀ bó ti bá a láyé ni electricity subsidy wọn ni ó tún ti ń gòkè sí o pé subsidy 1.783 trillion wọn ní bó ṣe jẹ́ wípé afẹ́fẹ́ ìdáná gáàsì òun ti gbèsè wá bìtìbìtì náà ló jẹ́ káwọn tún máa fa àwọn nǹkan kan yọ lápá abò míì láti fi subsidy àyà
1: apá abì kan wọ́n fi kanjí kan nù
0: mú bí lẹ́ẹ̀bẹ̀ bukavi lẹ́ẹ̀.
1: Ìjẹ́ ẹ ti gbọ́ o wọ́n ní wípé ètò ìṣúná orílẹ̀-èdè yìí ó rẹ̀ díẹ̀ ó wíkì díẹ̀ kò lákàkì tó nǹkan láti gbọ́ ìṣẹ́ àti òṣì orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni àwọn ghost workers wọ́n kàn ń gbowó ni àlùjọ̀nù tó ń ṣe tí òṣìṣẹ́ ti ń gbowó ṣẹ́ àwọn yẹn kó díẹ̀ nínú bọ́jẹ̀tì orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbọ́ láyé láàárọ̀
0: tó. Wọn kan sì ń ṣiṣẹ́ wọn ò sì rí nǹkan tó tó nǹkan kan wọn ò rówó ọkọ̀ débi àájẹun kéèyàn máa ṣe kó tí wọ́n máa ní níparí oṣù kó wọ́n máa ní wàláì kò sí kọ́bọ̀ lápò mi wàláì kò sí kọ́bọ̀ lápò mi
1: ojú civil servant rí o májàríbi bíi ti civil servant kọ
0: lọ́ṣàánú wa
1: ìjẹ́ ẹ ti gbọ́ o.
0: Ṣé kí ni pé nínú ìwé ìròyìn Nigerian Tribune èyí tó jáde láàárọ̀ tòní òun náà ni ọ̀gbẹ́ni Peter Obi ni wọ́n ń sọ̀rọ̀ o wọ́n ni North should trust me with presidency ẹ ní ìgbàgbọ́ you can express yourself. This irú eléyìí náà máa ń pè ní expression ni o kò dẹ̀ sẹ́ni tí máa ń múni sí wípé ẹ wò mí ẹ gbà mí gbọ́ ẹ nígbàgbọ́ nínú mi ọ̀gbẹ́ni Peter Obi ló sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn wa ará òkè.

0: 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/mbacademy.ng. Announcer, the management.
1: Emeka, Ayo, Aruna, Ebodeo, Ilesha, Munawa, Keja, Tigena, Wao.
2: Kilo de wonje gena wa. Ah, le ba ta de foga bet lo. Ah, a di tip won na.
3: Wan lai ma lo bi lada yin so na nisin nisin.
2: Ah, e ma dawo. E ma po lewu lati ma so na. Ngba ta ise ilesi amuna wa keja. Ngba wa no be lo so na. To ba tin se osise ilesi amuna wa ikeja. Ti won ba mu won po lo so na bi nkankan. Odun mokanlelogun le lo lati mo le.
4: Ah, odun mokanlelogun.
2: Kaya sora yin ke ma won tene nfun logo ti won ise osise ilese amuna wa ikeja ti won si npera won be ilese amuna wa ikeja ti wa fi number tuntun sita lati pe customer care won fun alaye abi te ba kefin kankan e suru pe won sori 0201 700 0250 tabi 0201 227 2940 tabi ke pe won sori 0201 700 0929 tabi 0201 227 2940 kepe won sori 0201 700 0929 tabi 0201 227 2941
5: electric sisọ ohun amusagbara dayi lọ́nà.
6: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìlówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ̀kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwọn fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé-iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng ti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 07225226 0800225522 ìkẹ́ ẹ pé +234817665627 olùkéde FSRCC.
7: Abala àgbéyẹ̀wò Kánò sì ti pe a máa lọ nínú àwọn ìwé ìròyìn ní sọ̀nsọ̀n fún tààrọ̀ tòní. Ẹ̀yìn tá a fẹ́ gbéyẹ̀wò tó bá ti tó àsìkò.
8: Tọ́nà ni kókò gbéyẹ̀wò wípé àjọ tó rí sí ọ̀rọ̀ ààtò ìlú Èkó tá a mọ̀ sí State Physical Planning Permit Authority. Àjọ yẹn máa ń sọ̀kan láàárọ̀ tòní wípé ó lé ní ogún dúkìá properties ní ìkẹjà local government tó yẹ pé
7: bí àwọn ilé àwọn ilé àwọn ilé àkọ́pàtì
8: àwọn bíbí míì bẹ́ẹ̀ tó jẹ́ ti ilé ìtajà náà bẹ nínú ọtí pé wọ́n tàṣe àgẹ̀rẹ̀ sí òfin tó jọmọ́ tí ààtò ìlú planning wà tí ò sófin ni ò ṣẹ́ṣẹ̀ èyí tó wá ti lófin ẹni bá dúgúdẹ rẹ̀ yóò rí pa ìjọba ni wọ́n ní wọn ò gba physical planning permit àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn míì ò ti ẹ̀ bìkítà àbí tó yẹ kí wọ́n kọ́ ilé sí ni wọ́n kọ́ sí ló fi jẹ́ pé wọ́n ṣe paálí sí àwọn ìdìsúnmọ̀ lára. Akọ̀wé àgbà fún àjọ physical planning authority ọ̀gbẹ́ni Ọláyinka Wàsíù pẹ̀lú adarí iléeṣẹ́ àjọ gbọ̀ngàn ọ̀gbẹ́ni Kẹ́hìndé Ọ̀ṣínnáìkì àtàwọn directors of the authority wọ́n gbé ìgbésẹ̀ wọ́n ní landed property níbẹ̀ nù wọn wọ́n completed building níbẹ̀ nù wọn àwọn structure tó yẹ pé wọ́n ti authorize wọn ọ̀nà extend wọn wọ́n fún wọn ní extension oní ní one story building wọ́n sọ story building gbogbo àwọn tó lòdì sí òfin ààtò ìlú tó yẹ pé gbọ́ iṣẹ́ tí wọ́n ṣe ni pé ẹ tẹ̀lé ààtò ìlú ní ilé òfin ní wo ẹ tẹ̀lé ààtò ìlú ní wo obstruction àti bẹ́ẹ̀ lọ láti prevent building collapse káfí òpin sí ilé tó wó lulẹ̀.
7: Àbí àwọn onímọ̀ tó wà níbẹ̀ tẹ́nìkan ò tún lò káwọn oníṣẹ́ láàbí tún lè máa tán lè máa gọ sí láti ṣe iṣẹ́ láàbí wọn nígboro ìjọba àpínlẹ̀ àwọn òní ńlá nílẹ̀ o kítàlùbọ̀ kó wa kó sí.
8: Èyí tí ò bá láàwo èyí tí ẹ̀kọ́ lọ́nà tó tọ́
7: ìjọba gbẹ́sẹ̀ lé wọn á wá ohun tó bá máa wúlò fún láti tún máa fi ṣe ojúwo lẹ èyí tó jáde. Ó dáa tó bá rí bẹ́ẹ̀ àsìkò tá láti pé ò tíì tó bó bá ti tó ẹ̀yìn ló bá wa dá sí i o àmọ́ ẹ máa ro ohun tó lè jẹ́ medicine orí ọ̀fẹ́ wà fún gbogbo wa láti sọ pé ó yẹ báyìí yẹ báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation ni ilé báyìí ńlá àti kẹsànròdè ohun ni ìròyìn ọ̀hún wọn ròyìn láti ìpínlẹ̀ mi ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọyẹ ti borí ooru torí wípé ìpínlẹ̀ Èkó àpèwà wò àwòkọ́ṣe rẹ̀ òun náà ni ìpínlẹ̀ yìí jẹ́ síbẹ̀síbẹ̀ wa kì í ṣe onídọ̀ọ́sí o ẹ̀kọ́ ọjà lọ àwa kì í ṣe

0: ìdọ̀tí ẹ̀sùn lọ. Látàrí ọ̀rọ̀ ìmọ́tótó olóṣooṣù náà ni wọ́n máa ti ń sọ̀rọ̀ wípé òfin kan pàtó ẹni tó jẹ́ kọmíṣọ́nà fún ọ̀rọ̀ ìmọ́tótó nípínlẹ̀ Èkó àti ìmọ́tótó orí omi àti ìgbòkègbodò ojú omi tó kúnbọ̀ wá kù ni wọ́n sọ ọ̀rọ̀ yìí o ṣe ṣàkátá pàrà báyìí lágbàlagbà sítọ̀ bí tọ́ba ń yí láyì láyì jù òun náà ló máa ń fẹ́ dá nǹkan míì sílẹ̀ tí wọ́n máa ń pè ní ọ̀gẹ̀ yìí wọ́n ni òfin kan ò kúkú dúró báyìí wípé gbogbo gbálẹ̀ngbàdé ọlọ́sọ̀ oníparí oṣooṣù tá a ṣe nípínlẹ̀ Èkó wọn ni òfin kò dúró tí ó sọ wípé kí ó má ṣe rìn ihun tí òfin sọ ni wípé ilé yín tẹ jáde ibi ìtajà yín èyí tẹ fẹ́ lọ àtàwọn ibòmíì ẹ gbọ́dọ̀ wà ní ìmọ́tótó ni o ọ̀rọ̀ yìí náà ni wọ́n sọ lópin ọ̀sẹ̀ ìyẹn lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá lọ yìí lórí ẹ̀rọ agbọ́rọ̀káyé x andrew wọn ni wọ́n ti ń fèsì sí ọ̀rọ̀ yìí ní àwọn akọ̀pábọnilọ́fún bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ excuse her people have been complaining in the city wọ́n ní àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ máa ń bèrè iye báyìí station wọ́n àwọn tí wọ́n wà ńbẹ̀ tó jẹ́ wípé ẹ gbọ́dọ̀ kọjá ẹ má lọ mọ́ bí tẹ́ wà ó yá ìwọ dún bẹ̀ ń kásẹ̀ rẹ́lẹ̀ mo ti rí ẹ wọ́n ni gbogbo àwọn tí wọ́n ṣe iṣẹ́ yìí ni wọ́n sọ fún wọn pé rárá o ìlú tí ò sófin kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ ẹ jẹ́ àlàá sọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ abuyanri sọ́tọ̀ táfilu pẹ̀lú sìmẹ́ ẹ jẹ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ ìmọ́tótó là ń sọ nípínlẹ̀ wọ́n ní òfin kankan tí dúró wípé kó má jẹ́ kẹ́nikẹ́ni ó lọ inú ìwé ìròyìn the punch tó wà láàárọ̀ tòní ẹ lọ́mú kẹ́ẹ̀ka àtàráàlú tí ò ṣe ìmọ́tótó àtàwọn àjọ tí dèyìn lọ́nà má lọ.
1: Ìjẹ́ ti gbọ́ o nínú ìwé ìròyìn dídáṣípadé lówùúrọ̀ tòní ìròyìn wà tó sọ nímọ̀ pé kí ojú má rí bí gbogbo ara lògùn rẹ̀ ẹ iléeṣẹ́ ọlọ́pàá ti gbìnà wọn ti gbé àwọn nínú ìwé ìròyìn leadership tó jáde lówùúrọ̀ tòní ìròyìn wà tó sọ nímọ̀ pé kí ojú má rí bí gbogbo ara lògùn rẹ̀ ẹ iléeṣẹ́ ọlọ́pàá ti gbìnà yá o wọn ti gbé àwọn ẹ̀sọ́ kògbéèrè gbé kalẹ̀ láti ṣàwárí adájọ́ àgbà ilé ẹjọ́ tó ga jùlọ nípínlẹ̀ Kebbi ìyẹn Kebbi High State Court Judge ìyẹn Justice Faruku Hassan Bunza tí wọ́n jí gbé tí àwọn bàdíìtì jí gbé níjọba ìbílẹ̀ Bunza local government ní ìpínlẹ̀ Kebbi ìròyìn tá a gbọ́ sọ pé Justice Bunza ni wọ́n jí gbé ní ọ̀gànjọ́ òru ọjọ́ àbámẹ́ta sátidé mọ́júmọ́ àná Sunday ó ṣe ní láàárọ̀ ojú ọ̀nà Zogirima làwọn oníṣẹ́ láabi ìgbà rìnrìn àjò lọ Sokoto ni wọ́n fi gbé bàbá kù mẹ́ agunkoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi SP Bashiru Usumana ó wá ń sọ di mímọ̀ pé àwọn ti gbé ìgbésẹ̀ akin pẹ̀lú àṣẹ kọmíṣọ́nà ọlọ́pàá CP Umar Muhammed Edijia láti darí àwọn ẹ̀ṣọ́ wọn sínú igbó yẹ́ ẹ máa wá wọn à ń wà ẹ bá ń wà à ń wà kànmí gbo ẹ̀ àwọn àwórí ló ní gbólóhùn yẹn o àtàwọn àwọn ọ̀jẹ̀ wọ́n ní ẹ bá ń wà à ń wà ẹ̀hẹ́.
0: Kini yi afi bi o ba si leje ni ewa
1: go ojú àní ẹ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wá gbìnàyá wọn ní gbogbo àwọn ààyè inú igbó igijù arúmọlẹ̀ wọn ti bẹ̀rẹ̀ sí ní wá gbogbo inú igbó agijù báyìí o láti ṣàwárí adájọ́ àgbà ìpínlẹ̀ Kebbi náà kí ròyìn gbé tó sọ mọ̀ pé ó di gbódògbòdò bó lọ yà mí nígbà táwọn agbébọn náà tí wọ́n dé tán yìnbọn sókè ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ bó tiẹ̀ já sí wípé ìbọn ò bẹ́nikẹ́ni ṣùgbọ́n wọ́n fi ṣẹ̀rùgbà wọn láti gbé adájọ́ àgbà náà wọ́n sì gbé kúrò nínú ilé rẹ̀ wọ́n ní lásìkò tá a wà yìí wọ́n sì wà ní
0: ìlú. Lóhun kò ṣe wọ́n ní rírí. Ǹjẹ́ ẹ ti gbọ́ bí àgbà òní wà lọ́jà kọrí ọmọ tuntun ó wọ̀ o nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní ni wọ́n ti sọ wípé ó ṣeéṣe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n wá ṣe bó ti tọ́ àti bó ti yẹ láwọn ìpínlẹ̀ kan o.

0: yóò mú ìgbé ayé rọrùn fara are wa yóò dọdọ wọn nfa wọn gúsù gúsù yóò dọdọ wọn agúsù wọ oòrùn yóò débẹ ìlà oòrùn mo ní gbẹyìn wọn náà ò rí wípé pínre láàrẹ bíi tọlọfà mọjọ làwọn máa ṣe láàrin west north east to southwest ọgbẹni peter obi ló sọrọ yìí nínú ìwé ìròyìn nigerian tribune wọn ni ọlọrun ọba nìkan ló ní àdéhùn tí kìí yẹ àmọ ẹyin èèyàn wa nílẹ àríwá ẹni gbàgbọ nínú mi dá I will do well
1: ìjẹ ẹ ti gbọ ohun náà ló tún sọrọ nínú ìwé ìròyìn lówùúrọ tòní adídèdúpọ ààrẹ nínú ẹgbẹ òṣèlú ndc ní nigerian democratic congress peter obi ló tún tẹnumọ pẹsẹ ọdún mẹrin péré ti tóhun lò láti jẹyàn ọdún mẹrin ti tóhun lò láti tórílẹèdè nàìjíríà ṣe bó ń bá bọ sórí ipò lọdún 2027 peter obi òun ló lọdún mẹrin ti tó láti yanjú ìṣòro nàìjíríà ókè peter obi gómìnà àná ìpínlẹ anambra ó ní àdéhùn tó ń ṣe peter obi ó ní àdéhùn tó ń ṣe fọmọ orílẹ̀-èdè nàìjíríà ni pé òun ó da agbára padà fún yín single term péré ni single term péré lẹ́yìn yẹn full stop òun ò ní ṣe jọ ọdún kan ọdún mẹrin lọ sáà kan péré lòun ó ṣe ó ní gentleman of the press nígbà tó ń bá wọn sọrọ ní channels television ibẹ ló ti ń bá wọn sọrọ ó ní ẹ wo full stop ní lẹyìn ọdún mẹrin ó ní ẹ lọ sọ pé renew of agenda tó ń bẹ lórí àlééfà yìí ẹni kí wọn kó gbá wọlé òun ó ṣọdún mẹrin péré òun ó yanjú ìṣòro ìṣòro nlc ọdún mẹrin ìṣòro epo iná ojú ọ̀nà tí ó da ọdún mẹrin gbogbo ẹ lọ ọdún mẹrin péré péré peter obi ló fi yanjú rẹ̀
0: kódà tó bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní òun náà ni ìròyìn yìí ló tanná ojú kẹ́kẹ́kẹ́ sí o tẹ́mi náà sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí mo bá a débi tó ní kí n jẹ́ kajọlọ̀ nínú ìwé ìròyìn òun náà ni wọ́n tó ìròyìn yìí síbẹ̀ wípé rárá gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní àárín fake agency controversy tó gbalẹ̀ bí olú ọ̀rán ẹni ẹlẹ́ni tó ti lọ tó ti ṣaláìsí ẹ jẹ́ kí wọ́n fi ẹ̀dọ̀ lérí òróòro torí pé kí wọ́n tó kúrò lórílẹ̀‐èdè nàìjíríà gba ọ̀dọ̀ adẹ́dà lọ wọn ni ojú rí tó lọ́wọ́ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà and now daddy man is resting ẹ má jẹ́ ká tún máa porúkọ ààrẹ àná lórílẹ̀‐èdè yìí yẹn ààrẹ àná muhammadu buhari ká má tún pe orúkọ wọn sínú ọ̀rọ̀ tó ń ṣe ìjọba ti ẹ̀kọ́ ọ̀rọ̀ oní fake agency èyí tó gba ìgboro kan àwọn tí wọ́n jẹ́ media office àwọn ni wọn sọ bẹẹ rárá o àmọ wọn ngbà wọn bẹ láyé ngbà wọn òsìsì láyé ẹ má wà fi ohun tí ò kàn wọn kọ wọn lẹsẹ ẹ má parọ mọkù ọrùn ẹ takùnlá
1: ẹbẹrù ọlọrun nínú ìròyìn leadership àti ìròyìn the sun daily sun tó jáde lówùúrọ tòní ní àjọ ndla tó gbógun ti gbòógì olóró gbòòlà bí competition pẹ̀lú ṣọ̀ngó wọn ni ọwọ́ ti bá afurasí kan o egbògi olóró ló yàn láàyò tó dà ń gbà wọn máa ṣe egbògi olóró náà dúkìá egbògi olóró náà ó wọ bí bílíọ̀nù mẹ́wàá náírà lọ́wọ́ ti bà á lágbègbè kan nípínlẹ̀ katsina ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ edo ìpínlẹ̀ kaduna níbi tí ọwọ́ ti bá àwọn afurasí oníṣẹ́ láàbí yìí rè o wọ́n ní kí ni wọ́n ṣe kokéènì ni wọ́n gbé ibo wọ́n gbé lọ united kingdom wọ́n gbé lọ canada láòdù ń bẹ nínú rẹ̀ wọ́n ní wọ́n ti kó gbogbo ẹ̀ papọ̀ wọ́n ti múra bí ológun wọ́n ti kó ìbọn wọ́n kó gbogbo ẹ̀ síbẹ̀ kẹ́ẹ̀gì àtòríranran nǹkan ni wọ́n kó pàkòyò oníṣòwò ni wọ́n ń pera wọn àmì business man lọ́mọ gbọ́.
0: láàdù tí mo dẹ̀ gbọ́ ngbà tá a wà níléèwé sọ̀rọ̀ sókè
1: ni. òkè sọ̀rọ̀ sókè ni pick up
0: láùdà
1: tó bá wá délérukú.
0: láùdà bóyá tá a bá tún wà létọ́ bá ń pè ṣe ń jà
1: lọ́láàdù speaker yìí nípúlà ń gbọ́là náà rí wẹ̀ ẹni tó níwájú tó ṣíwájú wọn rè sínú èdú lórúkọ ẹ̀ ń dùn bí í sí sínú èdú
0: òṣìwájú
1: ndùn bí í sí òun ni o aṣọ ló ń tà lẹ́kọ̀ọ́ lagos side ó popular gan ní balógun market aṣọ wọn ń tà ni wọn fi ń bojú láìmọ̀ pé kokéènì ni wọn ń lò lábẹ́lẹ̀ ìròmí tó jó ó jọlọ orí omi.
0: ǹjẹ́ ẹ ti gbọ́ pé ààrẹ bọ́lá ahmed tinubu won ti fi oruko won ti nokasi won ni eleyi gogo ni ayunfe omo mi eni ti inu mi dun si lati wa okay Adetun Oluwole on National Assembly matter House of Representative won ni baba ti nowo won ni eleyi ni eni ti ayunfe omo eni ti inu awon dun si Dr. Wasiu Olarewaju Smart won no smarto won no jafafa o won ni awo ti o ba si kajulu ohun na ni ma ya gberegede to ja wi pe ko ni le toju awo a ma bawo je agbaja ni won si so pe ma bawo je o won ni eni to je agbenu so fun baba lori iforo lede ogbeni bayo nonuga awon ni won kede oro yi sigboro won ni baba ti nowo si Olarewaju Smart Dr. Wasiu Olarewaju Smart won ni won so wi pe awon ni o ni won we ti won yogan kan ti won peregede ninu awon te ba kawe eroyin ohun desale e mo nipa eko ti won ka imo ti won ni tori wi pe a o ni mu kurutu ka fi sipo to ye ken e ma si lara awon ti won so wi pe education is a scam rara e ja se be ka ma lo sabala gbeyewo laaro otuni e ku iteti si wa e si ku ikale 0704700331 0704700331 loju opote ma fi dodo wa ki loju woye yin o si igbese ti awon ajo ti won ki je ki wahala o sele to je pe alaafia la won ma fi gbogbo igba
2: hello
0: e ka ro sir
2: e ka ro ti be o ti
0: gbe o gbe ri e mo
2: ah gogoje ji de la pa ji da go ji ba ji se se yo ji jona nigeria o ji ba je
0: awa mi sase
2: si o ko mi ni ajupe edu ba jona fe wa tele doko ti lada baba o nlo soro ya don bo ka ki je ni bo bi mu yi bo je bi mu yi ah te n bo ka ki ke ah okay o
0: si wa
2: ni ye ke ka so je to je ni lori eto abo re bo wi e ti etu ko ji o si la o dure bo bo le bi ti bo la o dure le do o ta baba ji pa ti la n bo la o dure so
0: fe le do won olori se nja
2: lori oro le muwa seri alofi alola
0: okay
2: alofi alo
0: karo
2: e ma kojumo
0: ojumo re sir
2: o se ajo lo se yo je fun wa ni nigeria o
0: ami ati le gbogbo
2: nkan ti ijoba ba ti so pe o fe ka wa ra adugo
0: ka ba won
2: ka be ra wa ka ma tele ofin ijoba
0: okay
2: ko so fi kan tan se ta ti pe ko pe ori wa bi ko je pe ko le te wa lorun so awa ra lu ti kini yen ba be agaga won ton si pe pupa sara ile won won yen
0: yes sir
2: kolo ma se tu awon ton ti fi pupa sara ile ti won na ton ri pe o wa ninu ara won nkan ti a nwi
0: yes sir
2: awon na lo kolo ma be ri pe ejo kini mo ma se ti kan yi o ni sele si mi
0: o da e se pupo baba wa okundele lati ichigun hello
2: Ekaro
0: sa. Ekaro.
1: O to yin. O
0: se ayo.
2: E ko wa mo ko mo go e.
1: Baba.
2: Ekaro.
1: E ma ku
2: o se ada fun ala gboro.
1: Ami yalla.
2: O mi lo pe lati mu se.
1: Water alibaru.
2: Be ni ba mi e je a pe jowa lo ko jo. Gbogbo awon owo owo gba wa wo to gba lo gbogbo awon to ba be ko le to ra le konkon ko je gbogbo owo yen wa le.
0: Ibi tawon gba tun yato ke ma se ni se pe eni igba te yo le nkole eyin eni ti o ba yo ni rale tori pe ebi pa mi to lo se wa nkiri igba te eyan o fonu yo se wa wede hello won ni e ba wa mu wale e ka ro sa e ka ro baba wa ngbo yin se oruko yin lati bi te tin pe wa
3: I'm
0: going inside, Ebawa. Ijoba, ipinle koloni, gbogbo awon leti won ko lai gba ase, iwe to pe lodo ijoba, eyin, awon leti won ko la ko pati atawon ti won ko lona ibofimu, won ni gbigba ni won ti gba bi ogun lara awon lebe, ki loju teyin fi wo lowo ta wa yi pelu oro eto abo.
3: I'm going to go to the hospital.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá ní dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sáàtọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá ní dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa. Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣúlá léwu àti gbòfún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ sí gbọ́hùn. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bà kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa, bàbá Òṣúlá. Arákùnrin, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Ọlọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi igbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je ndeka polowo ojana mo nbo o
3: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti ń rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rújúra.
0: Ẹ̀ka àbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú ìwọ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú ń léwó ó ń tàbà ìbáyí àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ Osula Herbal Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú gbó kòkòrò tí ó sì tàwú bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dá pa ó kó bá a pa ó wọ́dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba oorun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó mọ mí gúlegúle tẹlòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀

0: agbà kò sẹni tí ò ní kan
1: ara n ta ẹ wáyé wá sẹnu ni
0: kọlọ mẹjà kú lẹmẹrẹ ṣùgbọn bẹẹ bá wa ṣe gbogbo lálàá kókó jájà lé ayé ìgbà ọdọ
1: sótú ayé kófẹ gbalagba ara lálàá sẹni
0: ẹ tọjú àwọn àgbàlagbà
1: wọ ọmọ
0: rántí pé ìyá bàbá àgbà tó o pati
1: ó mọ lórí ọfẹ àti jẹ nǹkan tó wù
0: ṣùgbọn kò jẹ nítorí ti ẹni
1: ó lórí ọfẹ àti raṣọ ìgbàlódé
0: ó kọkọ rà
1: nítorí ti ẹni kò lè bá jèrè alẹ ni
0: èrè alẹ ni
1: ńlọmọ ẹni
0: òun ni wọn dúró dé
1: ẹyin ọmọ wò yí o
0: ẹ tọjú àwọn òbí yín o
1: kí ṣẹdá wọn fi lè ṣàdúrà fún yín ni
0: ó sàn láti fún ọlọ́jà lójú ayé wọn
1: dúkẹ́yìn wá pa ìgbọ̀rọ̀ màálù
0: níbi ayẹyẹ ìsìnkú wọn lọ
1: ó sàn láti kọ́lé fòbí ẹni
0: dúkẹ́yìn ọ̀rá kó sí ọlọ́kẹ́ ẹ̀mẹyẹ mílíọ̀nù náírà
1: síbi àtẹ̀ránjẹ
0: ẹyin ìjọba wa o
1: ẹ ṣàánú àwọn àgbàlagbà wọ̀nyí
0: ọdún márùndínlógójì kì í ṣe wàsá rárá o
1: ìwọ̀nba owó tó yẹ ká ẹ fún wọn
0: gẹ́gẹ́ bí owó fẹ̀yìntì
1: ẹ má ṣe fi dùn wọ́n rárá o
0: ẹ rántí pé
1: ẹ̀yin náà ń bọ̀ wá dàgbà
0: bẹ́ẹ̀
1: ọ̀pá tá a gbélé pátẹ̀yìn lójú
0: àtijọba àtọmọ

0: Fox, Fox, Fox, Fox, Fox, Fox, dia. Iwe ọkọ rẹ dà.
1: Ewo ń bẹ sà.
0: Gbogbo ẹ.
1: Ọ̀dà náà. License rẹ sà. Insurance rẹ sà. Sikuru. Roadworthiness náà sì rẹ sà.
0: Ok. Wáyé extra tire nkọ.
1: Extra tire rẹ. Ọ̀gá agánra ni kódà mọ ẹsẹ̀ rà ní pàápàá. Ẹyẹ wo fún rẹ.
0: Ok. Panápaná ọkọ ìdá.
1: Panápaná rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí kódà mo ti ẹ̀sẹ̀sẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ rà ní ẹlẹ́ tẹ̀ wò gan kó lè dá yín lójú.
0: Njẹ wáìpọ̀ ọkọ̀ ìṣiṣẹ́ báyìí tó dógùn ra bido burúkú burúkú yìí.
1: Awo ọ̀gá, a wá lè tan wáìpọ̀ ẹlẹ́ láì ṣe pójú òrọ̀ yín. Ọ̀gá ó ń ṣiṣẹ́.
0: Ok. Gbogbo ẹ̀ ló dé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yìí. Ọ̀dà òkú fa lóòdù.
1: Ó fa lóòdù wẹ̀. Ọ̀gá èrò mi ò pé pàápàá ń bẹ lọ́nu ẹ̀yìn ẹ̀ ká.
0: Wọ́n kà tẹ́lẹ̀ kó tó wí. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Ó ṣe láti kó àwọn èèyàn tó sanra ńlá ńlá méjì ṣẹ́gbẹ́ ara wọn lórí sítì kan náà. Nígbà bá yẹ pọ́kọ̀ yín tẹ̀sẹ́gbẹ́ kan.
1: Ọ̀gá iṣẹ́ ni ẹ̀sán rọ̀ wa ní ìwọ kọ̀ mọ́ ni.
0: Ok, ṣé ó níwèé ọkọ rẹ pé.
1: Awo ó pé ìná àwọn gbọ́kọ̀ tí ò níwèé ti rí àìsàn ọmọdé níbi iṣẹ́ yìí.
0: Agbọ́ pé pé ìwé ọkọ̀ pé láàjẹ́ àbí tí ó dẹran nù sáàsùn ti
1: à. Mo rí yín kí n tó máa lọ. Ń jẹ ẹni pàápàá mo kunlẹ̀ lọ́dà ni. Àbí ojoojúmọ́ bí ọdún lẹ́fẹ́ máa ṣe kinní ọ̀hún. Ẹ mọ báwa náà rògbà tá a bá máa rérò. Àpá ìròyìn ti fẹ́ máa jẹjọ olóko báyìí ọ̀gá.
0: Òwúrú. Yọ̀pọ̀ ẹ̀tọ́pọ̀ àgbà agbọ̀nrín èsì lọ fẹ́ máa jẹ lọ́gbẹ̀. Táwa bíi páàkì sí dákunjọ jọ máa ń fáwọn ìṣẹ̀ lọ́jọ́ rojú dáa mí lóhun
2: dákunjọ. Ẹ sì lùfin ìjọba.

0: dada.
1: Ọmọ bíbí ìlú Ondo ni mi.
0: Ondo? Ibo ni Ondo?
1: Ondo Town.
0: Gangan. Báwo la ṣe lè dé Ondo láti Èkó? Bàbá la fẹ́ lọ sóndo.
1: Ẹ bá fẹ́ lọ sóndo láti Èkó. Ẹ lọ sí Ọjọ́ta. Mọ́tò wà lọ́jọ́ta. Mọ́tò wà ní ọ̀nà Pàjá. Gbogbo ibẹ̀ náà lẹ ti rí mọ́tò. Direct tó máa gbé yín dóńdó.
0: Adégbèwà déwájú lé
1: yín gangan. A gbé yín dé garage ní tẹ́tí máa sọ̀kalẹ̀ ọkà. Ọkà náà ń pèlẹ̀.
0: Ní ọkà. Tó ní Ondo. Ibo ni láwọn ibìkan bá ní ìjẹsà wọn ní ọgbun yín ibo ni ọ̀dọ̀ yín gangan tán bá ní bàbá bélò ibi báyìí mo mọ̀ wọn ilé báyìí nílé wọn kí ni ibọ̀lá lè sọ pé ibi báyìí ni mo ti jáde wá wọn máa ní èèyàn bá ti jáde wọn máa ní agbolé.
1: Yàbá ni ilé tí wá wà.
0: Yàbá Londo.
1: Bẹ́ẹ̀ni Londo bẹ́ẹ̀ni ọmọ lórí yẹni àdúgbò wa la wà so ibi tí a wà ń gbé nìyẹn.
0: Kódà ní agbolé yín kí ni kankan pàtó tí wọ́n ń ṣe tó dá yín mọ̀ yàtọ̀ láwùjọ pé àwọn ọmọ agbolé wa nǹkan báyìí ni wọ́n ń ṣe o ẹ mọ̀ pé àwọn ẹlòmíì ó lè ṣe pófì ni wọ́n ń hun lọ́dọ̀ àwọn ẹlòmíì aṣọ ẹlòmíì bóyá àgbẹ̀ nkankan bẹ́yẹn kí ni nkan tó ń ṣe tó dá wọn mọ yàtọ̀ ní ọ̀dọ̀ títí.
1: Gẹ́gẹ́ bí tèmi because mi fi bẹ́ẹ̀ gbé Londo dàgbà but mo ṣàmì pé
0: Ondo abroad ni bàbá
1: àgbẹ̀ ni àwọn òbí mi tí mo mọ wọn tó ń ṣe àgbẹ̀ oko nkankan bẹ́ẹ̀ àgbẹ̀ oko obì nkankan bẹ́ẹ̀ mo mọ tí wọ́n ṣe tó di pé mi gbọ́dọ̀ lọ́hùn.
0: Ẹ̀yin wá ń kọ́ owó kí ni iṣẹ́ wo lẹ̀yin wá ń ṣe àbí ṣẹ́yìn náà ń ṣiṣẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ láìkí iṣẹ́ àgbẹ̀ rárá.
1: Lọ mi tiẹ̀ ṣe mi tiẹ̀ bá wọn ṣe because mo ti gbọ́dọ̀ lọ́hùn láti gba mo ti wà ń kékeré mo ti gbọ́dọ̀ lọ́hùn èkó ni mo wà. Electronics engineering mo read.
0: Kódà kí ni bóyá ọdún kan wà tí wọ́n máa ń ṣe ní Ondo bóyá ọdún kan wà tí wọ́n ṣe Londo tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ fẹ́ sọ fún wa pé ọdún yìí o tán bá ń ṣe Londo pé báyìí ló ṣe ẹ mọ̀ pé ọ̀sùn sí ọ̀sùn òṣogbo ó ti ń lọ lábẹ́nú tó bá máa fi di oṣù kẹjọ ńsìn wọ́n máa ṣe bí àṣekágbá ẹ̀ tí àmárojò àwọn èèyàn máa lọ wọ́n lọ ṣe bọ́n ṣe ń ṣe lọ́dọọdún. Kí ni nǹkan kan pàtó kan bóyá ọdún kan wà tó ń ṣe lọ́dọ̀ yín o tí ó lè jẹ́ ká wá ní ó yá kí gbogbo àgbáyé máa bọ̀ pé nǹkan tí a gbọ́dọ̀ tiẹ̀ lè mọ̀ ká lè rí ṣé nǹkan kan wà bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ọdún wo
1: a ní ọdún ogun tá máa ń ṣe a lè tún ní ọdún ọba tá máa ojúde ọba tó máa lọ ń kí ọba ọdún ọba ọdún bá mi
0: ọdún
1: ogún yẹn ọdún bá mi ọdún ọba ọdún ọba ọdún bá ọdún ọba
0: ọdún ọba ọdún bá
1: bẹ́ẹ̀ni ogún yẹn all over the whole world wọ́n ti máa ń wà because ìjọ wọ́n ti ń bẹ̀rẹ̀ but ìjọ méjì gan ló ṣe gbòógì ìjọ tó máa sá ogun alẹ́ yẹn gbogbo everybody máa ń wà then ìjọ kejì ogun àárọ̀ á bẹ̀rẹ̀ látàárọ̀ sí ti alẹ́ ìyẹn ló máa ń dùn jù wọ́n á gun powder wọ́n á gun blue nkankan bẹ́ẹ̀ wọ́n máa lulú wọ́n á máa jó káàkiri ó ní àwọn eré àgbàdo máa jó lọ sí tọ́lọ kábíyèsí káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìfàdé bá débẹ̀ ẹ láìjẹ gan kọ́ so máa ń dùn gan wọ́n máa ń so máa ríwo mọ́ra nǹkan.

Bẹ́ẹ̀ni ọ̀làjúdé náà la fi gbàgbé gbogbo àṣà tí a mọ̀, la fi gbàgbé gbogbo nǹkan tá a dáyé bá ọ̀làjúdé náà ní gbogbo ẹ̀ fi dàbí pé kí ló ṣẹlẹ̀, bóyá òun náà ni èèyàn kọ́ máa fi máa rìn lọ́nà máa gbọ́ kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe rìn, kí ló ṣe, báwo lélẹ̀ gan ṣe ń jẹ rárá, ìwo ni kò tẹ̀ máa lọ wọ́wọ́ láti fi máa jọ bí báwo. Ọ̀làjúlódé ni ò jẹ́ ká mọ̀ pé àwọn tó ń fi ọwọ́ jẹun wọ́n mọ àǹfààní, wọ́n mọ nǹkan tí wọ́n rí tán fi ń fi ọwọ́ jẹun. Ṣé mọ̀ pé ọ̀tọ̀ ní ká fi ọwọ́ jẹun tó jẹ́ pé gbogbo ẹ̀gbẹ́ ọwọ́ báyìí ẹlòmíì ojú ọwọ́ báyìí ni gbogbo èékánná pátápátá ló máa wà nínú oúnjẹ tó ń jẹ, tẹ́ máa rí bó ṣe máa wà látòkè désàlẹ̀ lórí pé ó fẹ́ jẹ òkèlè a wá wà á. Ó ti ẹ̀tọ́ àwọn nǹkan tó yẹ pé tán bá ti rọra mú gbogbo àwọn èékánná ilé èékánná tán bá ti kó sórí ọwọ́ báyìí tán bá wá mú oúnjẹ tán fẹ́ jẹ, wá máa èékánná lẹlòmíì dẹ̀ fi rọra mú oúnjẹ tó fẹ́ jẹ, kò jọ bíi ṣára níyàn láti jẹun. Ẹlòmíì orí ọwọ́ báyìí ló máa fi mu tó bá ti fi àtàǹpàkò, tó bá ti fi tìsàlẹ̀, tó bá ti fi ábàtì mẹ́rin tó wà lókè, a wá fi rọra mú oúnjẹ yẹn, a fi bù ú torí pé kò lè bu òkèlè dáadáa. Ẹlòmíì ìṣọwọ́ jẹun tó bá ti jẹun tán ẹ̀ lè ba jẹ oúnjẹ yẹn, a ẹ̀ lè jẹ àjẹkù. Ẹlòmíì kò sí bẹ́ẹ̀ ṣe lè lẹ́ẹ̀rẹ́ tó nínú ilé yín yẹn, èèyàn kan wà tẹ́ ẹ̀ ní lè jẹ àjẹkù ẹ̀ torí pé bó ṣe ń jẹun ẹ̀ nífẹ̀ẹ́. Kò sí bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀jọ́ ọ̀rẹ́ tó bẹ́ẹ̀ lòmíì ṣe ń jẹ ẹ̀ lè jẹ oúnjẹ ẹ̀. Àṣà àdí pé jẹ́ ń lo ṣíbí, torí ẹ̀ lẹ́lòmíì ṣe ń lo fọ́ọ̀kì ló ṣe ń lo ṣíbí láti máa fi jẹun. Ṣùgbọ́n tẹ́ ẹ bá mú ọwọ́, tẹ́ ẹ mú òkèlè, tẹ́ ẹ bá mi mú ọwọ́ àtàǹpàkò yín, tẹ́ ẹ bá mi yí sọ́wọ́ ẹ̀gbẹ́, ṣé wá rí èyí tó jẹ́ ẹlẹ́gbẹ́ ọwọ́ gangan fúnra ẹ̀, mẹ́rin ìka mẹ́rin tó kù yẹn tẹ́ ẹ kó papọ̀, ṣé wá rí ìlà tó wà láàárín ìka mẹ́rin yẹn tó yà á sọ́tọ̀ sí àtàǹpàkò, kẹ wá rọra bá mi ṣe kú dúró báyìí bí ìgbà pé ẹ fẹ́ fọwọ́ kọ nǹkan báyìí, kẹ ṣe bí nǹkan tí ẹ fẹ́ fi kọwọ́ kọ, kẹ wá rọra bá mi mu báyìí, kẹ wá mú àtàpàpọ̀ yẹn báyìí, tẹ bá ti mú tẹ rọra fi mú òkèlè yẹn tẹ bù lẹ́gbẹ̀ẹ́, pàápàá jùlọ ọwọ́ tó tẹ̀lé àtàpàpọ̀ tẹ fi bá mi bù lẹ́gbẹ̀ẹ́, ẹ rí pé ní bíbù kẹ bu òkèlè yẹn gbogbo ẹ̀gbẹ́ yẹn ló dán mọ́rán, bó ṣe dán yẹn àtàpàpọ̀ yín ẹ fi rọra mú kúrò ní ara ọwọ́ tó ṣe pé kò ní sí pé ọwọ́ mi ó mọ wá bu òkèlè ló bá yí mi lọ́wọ́ nígbà tí n ṣe pé ó rí ọ̀dọ̀mìdomi, èyí tó ti ẹ̀rọ ọ̀dọ̀mìdomi gan náà tẹ bá ṣe bẹ́ẹ̀ bù tẹ bá rọra yí kúrò ṣe rí oúnjẹ tẹ ẹ jẹ yẹn tẹ ẹ jẹ kù kò ní sí epo lára ẹ̀ débi tí ẹlòmíà lòun ò ní gbé, tẹ bá rọra bù bó ṣe yẹ kẹ ẹ ṣe bù, tẹ bá wú ẹni mórómóró bóyá inú ewé ni tàbí nínú ọ̀rá, tẹ gbadà ní pókè lágbájá ìwọ jẹ eléyìí wọn ò ní sọ pé àjẹkù ni o, torí wọn ni wọn ti bù nú ẹ ni, kò sí ọwọ́ ọbẹ̀ kò sí nǹkan kan, wọ́n ti bù nú ẹ̀ ni, irú wọn ló ṣe ń bàjẹ́. Ọ̀làjú ni ò jẹ́ ká mọ̀ pé ó yẹ ká ní àṣà ká mú ẹ̀kọ́ jíjẹun alẹ́kọ̀ọ́ béèyàn ṣe gbọ́dọ̀ jẹun, tó ò ṣe gbọ́dọ̀ jẹun kó máa jẹun pàṣàpàṣà láàrin o, tó yẹ pé olúwa ẹ máa mú gbogbo ẹnu lá máa ṣe tọ̀ ìgbà mí ẹ̀ kì í rí bẹ́ni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín tẹ bá ti ṣẹnu oúnjẹ, ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀ rí bó ṣe máa ṣojú, òun ni pé ó ń ní lára kéèyàn kan jókòó sẹ́gbẹ̀ẹ́ yín kó máa ṣe bẹ́ẹ̀ jẹ ṣungọ́ọ̀mù kó máa jẹnu pàṣàpàṣà, ẹ mọ̀ pé ẹ̀yìn gangan fúnra yín párí a máa royín ojú a máa royín bí ìgbà pé ẹ̀yìn lẹ̀ ń jẹ́ bí ìgbà pé kẹ la ẹni yẹn kẹ ẹ là ní fọ̀tì àkìlédé ó ṣe ń ṣe bẹ́ẹ̀ torí pé kò lẹ́kọ̀ọ́ nǹkan jíjẹ, a máa ń kọ́yàn pé má dédé mu kó jẹ́ a ní ṣinṣin ló ń jẹ ẹlòmíì gan ni a ní ẹ̀mọ́ pé ó ṣe kókóró ni ó ṣe kìnnìkan, ó ní béèyàn ṣe máa pa ẹnu mọ́ nǹkan wá pa ẹnu mọ́ ẹ̀kẹ́ tí wọ́n ní bí ìgbà pé yàn yọ ọjẹ ni ṣùgbọ́n ẹ̀ yọ ọjẹ torí pé tá a bá tún yọ ọjẹ náà ìṣọwọ́ jíjẹ nǹkan kan wà tó yẹ pé tá a bá jẹ bó ṣe yẹ ká ṣe jẹ ó máa ń sapá yàn lórí, a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ oúnjẹ jíjẹ, a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ bá ṣe ń mu omi, ara àwọn àṣà wa ni, tá a bá gbé ife tá a gbé ife sẹ́nu ìyẹn kọ́ọ̀pù tá a gbé sẹ́nu tá a ń mu omi ẹ má fà á ní kí ló ṣẹlẹ̀ ẹ má rìn sáré mu ní gbùrù torí pé ó máa háyàn lọ́fun, omi ni bẹ́ẹ̀ ni ó máa háyàn lọ́fun, a wá ṣe a dúró ọ̀fun á bẹ̀rẹ̀ sí máa dùnyàn ẹ wá máa dúró kó rọra lọ sílẹ̀ tó bá lọ sílẹ̀ ọmọ mo rọ̀ṣọ́ omi yẹn níṣẹ́.
to ba lo le lese e wa be si ma mu bo se ke se won inira to ti kokko wa lala kokko o ti wa yen awon asa kan ni agboro ko ara wa ni imo toto an soro kan le kan labenu ara awon asa kan ni fun awon kan pe ma duro ko si enu ona lati jeun awon a ma nbere pe e kile de kini kan ma sa ajoko sibe lati jo awon igba mi wa gan to je pe boyo jo nro ma wule joko si enu tori igba mi ara le ma san won ni ma joko si enu o need tori awon ara mi igba mi won ma ran nse eni ti o se nigba mi ma fara gba tori pe o duro soju ona bi ta ara yin fe gba koja tabi ko kan se pe kan duro soju ona o de ko yan kan wa loju ona awon kan mi wa to ti de po ti di ara awon asa kan ta goda ma nfu o ti de awon kokan ti a ma nse sugbon gbogbo e lo nidi gbogbo e lo ni awon kokan to tele leyin pe o da nkan bayi ko nse pe ewo ni awon asa kan wa to je pa ati so di ewo won ko nse ewo o kan se pe nkan yen ma se ni tori awon kokan ni tori ta ba tu wa wo elebo pe kini kan ni etiquette won pe nkan ni mana eh awon kokan wa ta agbodo se sugbon lawon abala bi kan ko ba le duro fe lomi won ti ka di ewo ko se gugu e ni ewo nkan to ba ni ma se kini ah tori idi bayi bayi bayi bayi bayi ko se pe iwo tori ki nkan kan ma ba se ni ma le ma duro si yen o le ni a iwo ni ta ba duro senu ona ma duro senu ona oni ba ti wa ni lati pada be lowo awon agbagba pe kini awon asa lo sisi ibo ni awon kan ta ni eje ka mu asa wa eje ka gbe laruge papa jugo ni odo tin boya won na won odun ton se ni o boya won ti e ni nkokon ton se ni o to da won yapto ton fi da won mo pe ah eleyi asa wa ni boya an desu ni ami elomi ti ka du pe ah iro o ni godo ba won duro eje n lo si dubai ni godo ba won duro igba kan awon kan sugbon je nkokon ti o mu idunmu wa si inu ilu se mo pe ninu asa awon kokan te nse lodo yin te fi n da yin mo ta fi n gbe yin laruge o wa lara nkan ti won pe ni tourism tori ta ba n kaakiri hello toda e pada pe wa 0704-700-3341 0704-700-3341 0704-700-3341 lati mu number owe yin ipe yen re mi ori ipe yin yen mi ori ipe yin yen gbe o lo je ki magbe suki mi ri pe yin mi ri pe se mo pe an so kokan ta n pe ni tourism awon nkan ta nse ni ilu wa awon nkan ti won nse lodo wa boya aso ni bi abeokuta se e si da abeokuta e ri aso e ri alaru e re lekun to da e ro ni machine to da lara awon aso yen aso oke ni awon aso adire Kampala ta ba de seyin e ri aso oke to gbadun e te ra awon baba to hun no sisi oni sati wa nbe olugbu wa nbe won le bere lowo elomi pe kini won pe ni oko kini won pe kokogun ara awon nkan to nlo fun aso oke ni orisisi ni bo se ma n ka ohun owu e ṣugbọn ikọ wọn tan fi n ka owu e tun ti yato si bo se n ka owu e latijọ tori e ma ta owu yen tẹta lati bi o ni bo se fe be se ba fe se ni e ma ta e de ma kan awon igi te ma lo e ma kan igi siwaju nibi e lo kan kan sisale lohun
tu yiwa to ba se nse gan ti kin ba se po ti gunju won fa eni oya e ba mi kan lati ladipo mi ke ba mi kan de osodi tabi kon ni ke o de e ba mi mu lati ladipo ke ba mi mu de bolade tabi brown orisisi ibe ba se fe ko se busi ibe ba se fe ko se busi ati pe ibe ba se fe pi o se fe to o na le se ba mu owo yin mu ati to ba se ma le si o na le se ma mu owo en gba te ba n gba wa si sale te ba de fe ko de e mo be se ma mu owo e na ni pe ko ba le mo wo dide te ba se fe ko tu se le si o ni bi e ko te ma fi re owo e bo se ma le si sugbon sin o ti ya tori owo e o kin se owo te kokan ma dede mu te tu bi owo ton fe ran aso owo ti e tu de e gboro owo sinu e ko ba le ile awon nkan ta won nse ta fi wo pe ni odo tin aso de ehun bon se nse ni ilana ere ilana ere ilana ere asa ti won ise ti won be yen ohun ni asowa o je nkan ta fun gbera wa laruge a le pe ron si pe to ah tourism ya o ya o iseyin la fe lo nkan bayi la fe lo wo nkan ton se be se pe bi ni ai mo yi awon mo ni kere nkan ti mo so nsin elomi o mo pe bi won se hun aso ofi o ni awon ipese kokan kokan yato si oni bi riran ta lo machine ta fi se nisin awon baba to n ju owo ton lo koko gun ton lu oko bi oko oju omi bayi ni igba ko ton ju so ton ju sosi te ba ri won gan se nse inu yin mama do ni pe e ba ri mi bayi ti ri pe mi gan se n ju owo won se n ju so ton ju sosi be ni awon nkan ta gbodo mo ko se nkan to gbodo parun awon nkan ta tu gbodo je ka awon mo tu lo ko ni lara awon se wa ni ara awon asa wa ni ti o gbodo parun then papa julo ninu holiday ta wa yi awon nkan ti o gbodo parun awon nkan ti a gbodo mo gege bi omo awon nkan ti awon obi to gbodo ko wa ohun ni a gbodo mo nipa orin wa a gbodo mo nipa ibi ta ti wa a gbodo mo kini won se be tori oni ko tori ojo ola ati wi pe sa ta wa yi ejo awon omo to ba wa nle e je ki won mo awon eyan won kokan ti won ba le lo si e gbe photo jade e ma fi han won lagbaja ni tamedu ni nkan ba ele ni egbon lagbaja ele ni egbon tamedu yi ni won bi mommy tele leyin na lo kan emi tori oni ko tori ola ni won le pade ni bomi kon ma mora won ton ba pade o se nse pe boya won ni fe ara won ti o de ye ko ri be ife egbon saburo ara ile o yato ko se pe won ni fe ara won ni fife taun de mo pe won ara ile na won ota won ma wa ton ma ni te ba se ta egbese won ti won ti wonu ara won o da awon etutu kan wa ta se o ton niyan o ton ba mora won ko ma ni lo si na be e ti mu yin dani se mo pe ton ba mu ara won won le mo awon kankan to je pe ti lagbaja ba duro boyo n se nkankan ni abi ibi to ye ko ti gbeja e pe no boko je bi na o e je ka se bayi tabi ko rora pari ija ko se po ohun gangan funra re lo ma dabe o tabi ko ma mo pa won mo ra ara ile na won ohun gangan lo ma kokko gbe wahala jade wa ma gbo oro n wa di pe won ma gbera won lo ile ejo se mo pe to ba se po nkan ton ti fi dupin bi to ti wo pe tori pe mo de ma mu wi e ku o bi to mu si yen rara na o a se o le do ba se bayen o de wa se be o de wa gba gbogbo nkan mi je ko ni ri be o de jona tori pe mo ti ni ra won si
ṣùgbọ́n tẹ́ ẹ bá jẹ́ kó mọ̀ pé alágbájá ní ìtàmẹ̀dùrẹ́ ẹ kí ń ṣe ọ̀tá ara yín wọ́n lè mú ìlànà tí nǹkan bá ṣẹlẹ̀ pàápàá táwọn bá jọ ní ọ̀rẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ọ̀rẹ́ wọn bá fẹ́ fi orí wọn gbára wọn wọ́n lè ní wọ́n tẹ̀ ṣe máa bára wọn lò ẹ máa wá pé kí ló ṣẹlẹ̀ pàápàá àwa tá a jẹ́ ọmọ ìlú kan náà tó jẹ́ pé tá a bá jáde kì í kíra wa ẹ jẹ́ kí a ṣe àṣà wa àti ìṣe wa ẹjá gbé lárugẹ tí n bá jọ ọmọ yorùbá tá ẹ jẹ́ ọmọ yorùbá tá a bá jọ pàdé lóde ibi tí kìí sọ yorùbá ẹ jẹ́ ká gbẹ̀gbẹ́ jẹ́ dúró sẹ́gbẹ́ kan ká sọ yorùbá báwo ni iṣẹ́ àlàáfíà lẹwà gbogbo ara lé kọ́ṣẹ́ ń gbúra ara yín olúwa ṣeun ibi báyìí ni mo ń gbé uptown ni mo wà downtown ni mo wà ó dà central ni mo ń gbé ẹ jẹ́ ká jọ bára wa sọ rárá o àwọn agbọ́ ẹ lọ báwo ni you said I don't know pardon ṣùgbọ́n ṣe rí àwọn ẹlòmíín wà tó yẹ pé tán bá débẹ̀ tán bá ṣe ń sọ bá èdè wọn ni wọ́n máa sọ rà bọ́ ṣe máa rà yín mọ́wọ́ nìyẹn tán bá yẹ ẹ máa níyẹn àwọn ló ń logbá àwọn ló ń làwo àwọn ló ń ṣe bí àwọn ló ń ṣàn torí pé àwa fúnra wa gbọgbọ pàápàá jùlọ ọmọ yorùbá ọmọ káàárọ òjíire kì í fẹ gbéra wa lárugẹ kì í fẹ gbé àṣà wa lárugẹ a kàn máa ń fẹ tẹtí kì í fẹ sọ nǹkan kan torí pé fẹlẹmíà máa fẹ kí má lọ sọrọ kán má lọ sọ pé kinní kan kìnìún kan ló tún ṣẹlẹ báyìí o òun ló máa ń mú kẹlòmíì kó má lè sọrọ níbi tó yẹ kó ti sọrọ torí pé ẹrù pé kí ni wọn máa sọ tí n bá sọ tán kí ló máa ṣẹlẹ òun lè rò tẹlòmíì bá a ẹ wo 103.5 FM lẹwà àṣà àti ìṣe náà ni ètò tó wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ pẹ́lẹ́mì tì ní tòótọ́ ọ̀la méjìlá nọ́mbà tó pè mí 5458 bẹ́ẹ̀ ni ìpè yín rẹ mò ń ṣe torí pé mò ń sọ̀rọ̀ mo ti fẹ́ gbé pè yín lẹ́ẹ̀kan ìpè yín yẹn fore ẹ bá mi pè é padà 0704-700-3341 0704-700-3341 ó ní nọ́mbà yẹn bẹ́ẹ̀ ni nọ́mbà yẹn ni abala bí àti mú òwúwa àti ń ṣe bẹ́ẹ̀ àti mú parí ẹ̀.